ndẹran koro ìdẹ ají bọ́ fi jìnnú ọkùn bọ́ bàbọ̀ ẹjẹ jìjì wẹrun bá jí bí ọba gbòtó bẹjẹ wẹ gálọ̀nù ságbótanjì bọ̀rùnà jẹ tẹ̀tàn okòrùn kákàrọ̀ nùwẹ̀ wìrì.